Like I was saying, bí mo ṣe rí àlá tí 1 million yẹn nìyẹn, èmi tí mo ti fẹ́ kú tẹ́lẹ̀, mo kàn wò pé ẹlú kan tí mo ti rí ro tí mo ṣe fẹ́ padà sí US, tí mo ṣe fẹ́ padà, tí mo ṣe fẹ́ ra mọ́tò inú owó yẹn, mo ṣe fẹ́ ra lẹ́nu ẹ̀, kò sá ìtíǹkì mi change immediately. That money was like 100 million to me as at that time, because mo ti ọ̀tá ti gbéra wọn ṣubú finally. Tí wọ́n wò pé àgbàdúrà àgbàdúrà. Ọlọ́run ṣáà ti tẹ̀lé bí mo ṣe mú owó yẹn pé in tó fi wá bí mo ṣe máa kúrò Nàìjíríà padà because I just don't want to stay in Nàìjíríà. Bí mo tún ṣe bọ́ há sọ́wọ́ àwọn tó máa ń báyàn ṣe visa nìyẹn. Ó ṣe gbówó sá lọ nìyẹn. Láti 2020-2024 ló bá pè mí padà. Ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní lọ sí ìlú fún àpẹ́. So I was going there every láti Ondo State mo máa wọ mọ́tò wá lọ́dọ̀ kò sí ìlú fún àpẹ́. I didn't tell anybody, even I can't tell my mom. The second time, bí ọlọ́run tún máa wá ṣe ìyanu, tí mo wá wò pé ọlọ́run ó tó kéèyàn máa tẹ̀lé lóòótọ́, ọlọ́run má jẹ́ arógun. Ṣé mo pé tí àwa tá wà nílùú òyìnbó tá bá ti wà nílùú òyìnbó, a máa ń believe pé a ti arrive. A máa ń believe pé àdúrà ò kò fi bẹ́ẹ̀ ṣe kókó mọ́. Ìgbà tí mo bára mi Nàìjíríà mo tó mọ̀ pé àdúrà ní ó ní meaning, ó ní weight. Èmi tí mò ń fún yàn lówó ni